wọ́n ní irú pálapàla ọkọ̀ ń bọ̀ lé lé kí ló ṣe tẹ́lì kan ò ṣe rí o. A family kòkó ẹni mi kòkó like don't know who is.